tọ́nú ọ̀gá nọ́wẹ́là ní olè sinmi kọ́lẹ̀ ti pé kò lè gbà kújọ́ fàmí ọ̀pá tá kíkẹ́ nínú ogun jù olè kanálẹ̀ fẹ́ mọ̀ bẹ́ẹ̀ nùsẹ̀ mọ́ jí. Mo ti wọ́n lẹ́jọ́ yín náà gbà kú fàmí ọ̀pá tá kíkẹ́.